ti de opin emi ma pe ko si rere ninu won bi ko se ki eniyan ki o ma yo ki o si ma se rere ile aya re ati pelu ki olukuluku eniyan ki o ma je ki o si ma mu ki o si ma jadun gbogbo laala re ebun olorun ni emi ma pe ohun ko ohun ti olorun se yo wa lai lai a ko le fi ohun kan kun bẹ́ẹ̀ni a kò lè mú nǹkan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ohun tí ó ti wà rí ń bẹ nísinsìnyí àti èyí tí yóò sì wà ó ti wà náà.